ẹni wá láti fún wa ní ẹ̀ṣẹ̀ àdúrà wa ṣùgbọ́n ní ìgbàkigbà tí bá ti gbóhùn mi sókè sí ọkọ mi tí mo pè ọ lọ́lọ́wọ́ ẹgbọ́n sókè.

Listen, ojú àwọn mo lè ìríran rẹ̀ ka o accurate. Etí àwọn mo lè gbígbọ́.

gbogbo ẹkún ọ máa wọlẹ̀, kí gbogbo àwọn fi máa jẹ́wọ́ wípé òun nìkan ni Olúwa. Ó bá wá rí bẹ́ẹ̀, gbogbo ẹ̀mí kẹ́mi ní àyíká àti àyídà, àṣà àjẹ̀ ti kọ́ wípé ọmọ Ọlọ́run kú ibi gíga lọ, ó ní ó jẹ́ ìgbẹ̀kùn ní ìgbẹ̀kùn, ó ní ó fi ẹ̀bùn rẹ́rẹ́ fún ẹ̀mí tàbí tá Olúwa fẹ́ràn mi. Tó bá wá rí bẹ́ẹ̀, agbára yẹn la fẹ́ pariwo báyìí.

ọlọ́run àwọn ọlọ́run ẹ̀rù rẹ̀ tó bá wọ ọlọ́run o ẹ̀rù rẹ̀ tó bá Jésù ẹ̀rù rẹ̀ ìyá tó mi bá ọlọ́run o ẹ̀rù rẹ̀ tó mi bá bá mi wọ́n lọ pátá ayérayé ìwọ̀ lẹni tí òkúrin tó sá bàbá mi jọ́jọ́ nìyẹn ó padà sẹ́yìn àwọn òkè ńlá gbogbo wọn fún òbí àgbò òkè kéékèèké bí ọjọ́ àgùntàn ó ní wárìrì níwájú olúwa ó ní wárìrì níwájú olúwa gbogbo aráyé.

èmi yóò gbé ojú mi sí orí òkè wọn ni. Níbo ni ìrànlọ́wọ́ mi yóò há ti wá? Ìrànlọ́wọ́ mi ti ọwọ́ Olúwa wá, tí ó dá ọ̀run run ayé. Òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ mi kí ó yẹ̀. Ẹni tí pa mí mọ́ kì yóò tò gbé. Kíyèsí, ẹni tí pa Ísírẹ́lì mọ́ kì í tò gbé. Bẹ́ẹ̀ ni kì í sùn. Olúwa ni olùpamọ́ mi. Olúwa ni òjìjí mi. Ní ọwọ́ ọ̀tún mi. Òrùn kì yóò pa mí ní ìgbà ọ̀sán. Tàbí òṣùpá ní ìgbà ooru. Olúwa yóò pa mí mọ́ kúrò nínú ibi gbogbo. Yóò pa ọkàn mi mọ́. Olúwa yóò pa àlọ àti ààbọ̀ mi mọ́.

0: You are listening to Glory Entertainment Radio.
1: Glory Entertainment Regional Parigi P. Emma D. Bukan CB. Emma CB. Èyí ló kọ ẹ̀sùn ní ìpín agbára tí èyí sọ fáwọn ìjọ tó bá ń wakọ̀ máa ń tí tó bá mu tí máa wakọ̀ ẹni tó bá délé mọ̀ wà wọ àwọn ìlọ́kọ̀ fún gbogbo ọlọ́kọ̀ àti arìnrìn àjò.

yóò gbé ojú mi sí orí òkè wọn ni. Níbo ni ìrànlọ́wọ́ mi yóò há ti wá? Ìrànlọ́wọ́ mi ti ọwọ́ Olúwa wá, tí ó dá ọ̀run ọ̀run ayé. Òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ mi kí ó yẹ̀. Ẹni tí pa mí mọ́ kì yóò tò gbé. Kíyèsí, ẹni tí pa Ísírẹ́lì mọ́ kì í tò gbé. Bẹ́ẹ̀ ni kì í sùn. Olúwa ni olùpamọ́ mi. Olúwa ni òjìjí mi. Ní ọwọ́ ọ̀tún mi. Òrùn kì yóò pa mí ní ìgbà ọ̀sán, tàbí òṣùpá ní ìgbà ooru. Olúwa yóò pa mí mọ́ kúrò nínú ibi gbogbo. Yóò pa ọkàn mi mọ́.

ó pẹ̀lú ọmọ aládé mo yàn olúwa. Wọ́n ní bẹ́rù bá mọ̀ lúrọ̀ àmọ̀ pẹ̀dá ṣùgbọ́n èmi gangan ọ̀yẹ́ ọmọ mo mọ̀ wípé ohun tí ẹ ṣe fún mi kò ṣeé ṣàkàwé kò ṣeé fẹnu ròyìn.

ọmọ bi tẹ ti mu mi bo mi o je gbagbe kini ma je yo ti ma fi gbagbe mi o je gbagbe eni to fun mi loruko mi o je gbagbe eni to fi mi ora mi emi o je gbagbe eni to fa dede mi lori emi o ni gbagbe laye laye mi o ni gbagbe kò tọ́ sí mi láti gbàgbé mi ò tó bẹ́ẹ̀ láti gbàgbé mi ò ní gbàgbé o ọba tó ń ṣerú jọba ọba tó ń ṣerú jọba ọba tó ń gbogbo fọ́lẹ̀ ọba tó ń fòpè dàmú ọlọ́gbọ́n.